0: ìfẹ́ rẹ̀ olúwa.
1: Ìwọ ni mo fi ayé èmi fún.
0: Kí tiẹ̀ láyé náà tó bá lọ́wọ́ ń bẹ̀.

kí àwọn lókè àwa náà kí àwọn nísàlẹ̀ à ń bọ̀ wọ́n fọ́kàn olúwa. I'm lost for words ṣùgbọ́n ẹ̀mí mi ń kọrin sí ọlọ́run àwọn ẹ̀mí ọlọ́run àwọn ayé ọlọ́run òkè ọlọ́run ilẹ̀ ọlọ́run agbede méjì ìwọ nìkan ni. Àlọ́wọ́ ẹ̀mí yẹn ni bí mo ṣe lè sọ ni mo ṣe sọ ṣùgbọ́n ẹ̀mí mi sọ̀rọ̀ ọ̀tọ̀ ọgbọ́n orí mi ò pé láti yin ọ́ olúwa.

fífọwọ́ kóni mọ́ra, ìgbà wíwárí àti ìgbà sísọnù, ìgbà pípamọ́ àti ìgbà sísátì, ìgbà fífàya àti ìgbà ríran, ìgbà dídákẹ́ àti ìgbà fífọhùn, ìgbà fífẹ́ àti ìgbà kíkórira, ìgbà ogun àti ìgbà àlàáfíà. Èrè kí ẹni tí ń ṣiṣẹ́ ní nínú èyí tí ó ń ṣe làálàá? Mo ti rí iṣẹ́ tí Ọlọ́run fi fún àwọn ọmọ ènìyàn láti máa ṣiṣẹ́ nínú rẹ̀. Ó ti ṣe ohun gbogbo dáradára ní ìgbà tirẹ̀. Pẹ̀lúpẹ̀lú ó fi ayérayé sí wọn léàyà. Bẹ́ẹ̀ ni ẹnìkan kò lè rídi iṣẹ́ náà tí Ọlọ́run ń ṣe láti ìpilẹ̀ṣẹ̀ títí dé òpin. Èmi mọ̀ pé kò sí rere nínú wọn. Bí kò ṣe kí ènìyàn kí ó máa yọ̀, kí ó sì máa ṣe rere léàyà rẹ̀. Àti pẹ̀lú, kí olùkúlùkù ènìyàn, kí ó máa jẹ kí ó sì máa mú, kí ó sì máa jádùn gbogbo làálàá rẹ̀, ẹ̀bùn Ọlọ́run ni. Èmi mọ̀ pé ohunkóhun tí Ọlọ́run ṣe yóò wà láéláé. A kò lè fi nǹkan kún un, bẹ́ẹ̀ ni a kò lè mú nǹkan kúrò nínú rẹ̀. Ọlọ́run sì ṣe èyí kí ènìyàn kí ó lè máa bẹ̀rù rẹ̀. Ohun tí ó ti wà rí ń bẹ nísinsìnyí, àti èyí tí yóò sì wà, ó ti wà.